0: Siyɛnɛ siyɛ ni nɛmu amu mai bu ndɛ sɔn ya kunda. Ndɛ sɔn itin se kɛ Jezu yɔ ti siramu. Beli ke nga bɔ ɔfata ma kɛ ɔto fua be mlɔmlɔ nyɔ. Jezu yɔ ti krɔ siran. Ili ke nga bɔ ɔfata ma kɛ ɔto fua yi mlɔmlɔ nyɔ. Ama nye fɛ nu Jezu seri akoto mu be kɛ. Siran gɔ ɔkuri si. Anze ini trami onimi fatama. Srango okuli iwa trami onimi fatama. Yo, ndeso mole ofatake buya kuna. Esini ni enimu. Biebe uli yo. Be ma eba siyensuwa. Senga manifense rike yo. Iwa Jezu wanse ekulube tre bobo Jezu. Mu eni fatama. Banga ewe sanagye. Bobo so nya si ka oto. Kwa kun wa u. Sina vya uba. Kwa kun. Ama nefe wan Jezu wan. Se ekule mamu. Etre yi. Eni fatama. Baba mu nde so. Ibon. Oswa yo amwa ole. Senge ka ibu ya kuna yoli ke yo. Gatiye Jezu keni so. Nya nese nesi neni. Mambuke Jezu ye ma nyani oni siye sonyo. Se mini ni misibe ongwa nu. Nyamye nyo. Ye yu. Se sranga mo ye ma nende nyasi. Ikwa ikulu rere yin. Se mwankulu misini ni mini somu. Un ofata ma ke nkule dan. Babo sran vye kunde sikato. Bo nyeme. Mokuzu ye sike ane. Se sran kun wu ba ofi nyamye. Awule yin, obu yin andra kebe uba, yon fin yamye. Yamye ma yu kula uba niyo. Yes yo. Se un uba na yamye niye un kule intra baso mu. Mon si ke yamye ni bobo yi kumba niyo, awuka min yo baso mu. Un sebe ken yama nefe nou oti ato. Oti ma ato. Amnya, kule le nga mo Jezu fa kende ane. Ya ulo menu. E si nga bo be kaki peri mu. Nya. E klo sren e li kore ke yo, be u li mi. O feta ke njabla, un wu ba na mi o suwa nou nou ma. Tenge sofwe mou. Jezu I klo lenti, ba be jama bla, ba ou ma ba. Senge yo, oni son ba, be li ba e. Be mamu o li yaso nou fwe mou. E se mla mou, ba jabyan, be jabyan. Babo be u yo, be du mako kalen senge be abu e li ke. Jezu I kulu lenti, e se mla somu, be fabe mbe mani nyamien, ye bagyama bia. Nga mo, nyamien den kan itiye ma Jezu sirike, senanga, sakpa, be ok sena kula nga mo, kusu afo mfa mwule nyamien jumanu, mo, a buman, ba wule makundan, bla gale makundan, olye suti. Okande kunke, senango, o sese ingwany, okpe isin. Ye srango okpe ingwan isin. Idumanu ti onye ikun. Ke ikande nga kwa kunde kun penkun. La bo. Kodi vwa mamu. Bangune bambo kitele bobo. Be akpa lembay. Ible sonu. Mo isi konan bende yoti prezan. Ma batu. Kebe tuli namwe mwe onu. Bo ebali. Gwan suwa fany, bonu eni a bonu fwa mou, wangan le nga be wangan, vruka nga be di, oti man ba. E sin kou le li ke bo kule yo la mou, oye wan mou fwe dank pa. E ti le kwa kwan, wadi ya sanse. E ti le wan, wadjou, a fwe yin a sonu fwe wasret a fwo. Kwa ken ni son yin te li souke, e a ko, a mou fwe dandan be wuli. E si li, sa mou retoure mou. Be wuli. E wa wule nou a mou fwe dandan gabo be boli be du man be wuli. E a koni a fe. Yo, baba ni mami mou. Klosna a mou in kula sasaye. An bo be nyan. A webo o le kuro. O le luay. Be kwen be diri. Ye be fe luay. Be fa be si divive mo. Be fe kuro. Be fa e bota fo be mo. Inko yu mo, yìí bɔ mɔ lérí kì í bi kùnì bi dìrí. Àfẹ́yà ònú ọ̀ àfikẹ́ kúrò ńlẹ̀ ń wọ bó sa ńlá sí náà ju ewì bò ọ́ ká sí mọ́ ọ́ ọ́sù kpọ̀rọ̀ mọ́ bọ́n alu amẹ́ ń wọ bẹ́ẹ̀ bọ̀ sùn yẹ ká alu amẹ́ bọ̀ sùn kẹ̀ kúrò abẹ́ bọ̀ báyìí fún ẹ. Àmọ́ ìyálì kè fi ní à èsì sọ́n kẹ́bọ̀ ọ̀fà ju lè nyúnú ká sí ẹ̀ sùn kùnrin fúlà bò rẹ̀ sùn kẹ́lẹ̀ kẹ́ ń jásọ rè lọ́mọ wọn lè di òkè bò wọn ká lẹ̀ ń bàrí bọ̀ gbìhún àmọ́ fún ẹ̀ ọ̀ gbìhún fàǹgà fún ẹ̀ tí alẹ́ ń dirì yẹ́líkẹ́ yòó alẹ́ ń tì kẹ́ bà lọ́n ga bẹ́ẹ̀ tó ń sa ìkúpù sinakun wọn fà yẹ ká lẹ́ fún ẹ̀ ń tàn dàn lọ bá tẹ̀ dẹ̀hún bọ̀ kúsù àwọn àti àṣùwà ká mi yan méjì àánú àmúnukùn ọ̀kalẹ̀ àmú ti àríkè fi bẹ́ẹ̀ wọ́n là á bíyàn kù bọ́ a mànìyàn fẹ́ ọjọ́ sinabule ìmánu ìwà wúlò ìmánu bíyàn kù ó lẹ̀ ọlẹ́ àmú ọlẹ́ wa kà sàn wa kà sàn bẹ́ẹ̀ sẹ́rí bọ́bọ́ ọni kúrọ̀ sàn ìṣẹ̀lẹ̀ ọmọtàn ọtí dànpá ọjìn ìṣùwàbà nọ ìyá mú ìṣùwà nọ yọṣù ẹ yọ ìwà kan kún ó lẹ̀ kútú àmàlẹ̀ fún ti wá sí jésù sínkẹ́ kẹ́bà sọ́n ọtílì jésù bíà wọn ọ̀pìn màṣù kẹ́bà kan wá sọnù lé na ìyá mú nga mọ́ sọ yìí ìyá mú ìwà kásánà bẹ́ẹ̀ filẹ̀ jáló yẹ́bà kan ọ̀kútẹ́ bọ̀ bàkan sọ́n nyàmí ẹ̀ dẹ́nga jésù ṣèlè kẹ́ sẹ́nàgà bọ̀ ọkùnrin ìsì tìrami ọ̀nìmí fatama ọ̀fà ìṣù pọ̀kùn wà kúrò mẹ́sì wà tìrama jésù kẹ́bà kan kọ́ àṣọ̀nù mọ̀ báyìí ìsì ike ńgọ di mọ́nẹ̀ kẹ́ ìwọ̀n ọ̀wọ́ jésù sì náà kò di jésù rẹ̀ ń wẹ̀ kẹ́ kúlákúlákúlákúlá lẹ́kùn lẹ́ mọ́nẹ̀ kẹ́ ńkọ́ jùlí bíi pìlànlẹ̀ ńkọ́ pìlànlẹ̀ wà á bá òṣèlú wa kànkẹ́ nìyà nẹ́sà kọ́ àṣọ̀nù àbá kẹ̀mbá ìṣòtúrọ̀ náà já omi ronú bàkàn wà tásù ọwọ́ lè yá sọ́nù bíi ọwọ́ lè fiyesu lálàfọ̀ ẹnu náà mọ̀ kọ́ ìgèrè sùwà bàkàn á yẹ mẹ́ka kọ́ lẹ́ bí kàǹgò àgbò nọ gbóhùn àṣọ kọ́ yọṣù rà ẹ bẹ́ẹ̀ ń bọ́ bá fiyesu ń bẹ̀ sí ibè nígbẹ́ bàkàn fi nà ọba kọ́ ṣù rà yọ ọwúrú sùwà nọ ǹdẹ́ǹdẹ́ pa mọ yìí sí nìní bẹ́ẹ̀ nígbẹ́ mu ọwúrú sùwà nọ oyi nìgbẹ́ mu wà á rú bíi ìṣù èyí àmú ìṣù àná àfihàn lọ́yẹ̀ síkà ni nìgbẹ́ nga yà wùnú bá wọn òṣùnbẹ́ wọ ọkọ̀ yí kọ́kọ́ yí lẹ́ bíi ìwà kásánà mọ́ bẹ́ẹ̀ filẹ̀ gíà ló ọ̀gìn rẹ̀ bàkàn kùtù ti àṣọ́nù fún ẹ̀ jésù wọn náà yìí tẹ́ ìdí ma ọ̀kan dẹ̀ sọ̀ nǹkan kiri gíà ló kọ́kọ́ fà nìgbẹ́ ìkún mọ̀ àfà fìtẹ̀ wọn gíà ló ní kúrọ́ṣù ra o nṣì yí bàbá nìgbẹ́ mu fìtẹ́ má yọ ọkọ yí ọba ọkan kiri ọkọ yí ọba ọkan kiri jalo wa fìtẹ́ ma yẹ ká filẹ o sinamọ kọ àṣọnu ni ọkọ yẹ wa kà sinasẹ kúrọ́ rali suwa rali gbọkun jalo rali èsì kọ́ fìbò nọ ọ̀fà báyìí a nàwùrẹ́ tipa ọni wọ́n dirẹ̀ kún wọ́n dirí mọ̀ júlẹ̀ mọ̀ ọ̀hún kẹ́ su àwọn ara yẹn bíẹ́ ń bọ́bọ́ kó bọ àwùjọ ní palẹ̀ ńkọ pàṣẹ ìwọ̀n wọn tọ̀ sínú nà pinnu yẹlẹ kẹ́ bíẹ́ ọ̀la yàgbéhùn yẹ ìníge sọ́mara kẹ́hùn ni ò ń yẹ ikùn ìkùnú lọ nìgé mara káàdùn nìgé mẹ́kútù bara ma ẹ kúrọ̀ sínú àgbà bí ó lẹ́ mu iná ẹ̀ máa mú bí tẹ́rẹ́tẹ́rẹ́ nù mọ́ àkùn ẹ̀hún ìwà àwọn òbò ìkùn lọ ọwọ́ kà bẹ́ẹ̀ nga bọ̀ bẹ́ẹ̀ sùwà lẹ́nu sùúra yín bẹ́ẹ̀ yí bẹ́ẹ̀ nìgé mu kó tì kẹ́ ìsìn wà báyìí yọ́sẹ̀ lè sin balẹ̀ wà á tó rẹ bí àwọn òsùn lẹ̀ ìwọ̀n bàbá yà kò yà kì í sún lẹ́yìn náà ní à ń yírí ọ̀nìgé mu ìkè fi wàrà má sọ àfọ ẹni ọ̀rá rẹ̀ kẹ́bà kan kẹ́ẹ̀ sáyìn bí àyìn ìwúrọ̀ agbálẹ̀ àṣẹ. sẹ́ńgẹ́ kẹ́ ìwúrọ̀ agbálẹ̀ àṣẹ mọ́ tirẹ̀ kan yẹ́ bàbá ṣe bàkàn ọ̀ṣẹ̀rì kẹ́ bàbá sẹ́ńgẹ́ yóò kẹ́ ń yí nìgé jaló jinlẹ̀ kẹ́ ń wùrù lọ nǹkan kiri kẹ́ jaló kúrọ́ ń súra nṣú yí bàbá nìgé mu na fìtẹ́ má yọ nǹkan lélẹ̀ jaló wà fìtẹ́ má o na jaló rà rí bàbá ní màmí mu bíẹ́n ọ̀kúra súnmọ́ kùtù ọ̀kúra sírímà jésù sèrìkẹ́ yòó sinanga mọ̀ ìwọ̀n ọ̀sẹ̀sẹ̀ ń gùn ìgùn àṣọ ọ̀mìnì àmúì ni ne nga ma yu fa yi sasa yi ngwa le beti ngbe. Ya ma nya mien den se ke Jezu yo ti sran, mu be li ke nga bo fata ma ke oto fwa be mnum mnum nyo. Jezu yo ti sran kun yi ngwa sasa fwa. Amu ma yi fa yi un, yi fa yi ma Jezu. Yi fa yi un, yi fa yi ma nya mien. Nya mien kun ba ke, yo kwa se so yo. Okani yi kun ke sran nga bo oso nya mien yi nwa yi gyo fwa kunu. Bo, sran nga so nya mien nu. Nya mien yi gyo fwa kunu. Bo, ome inzwe klo akun. O nya akatuwa nga bo yo. Bifabe ma na nya mien nwa yi gyo fwa. Baba mu ni mami mu. Nya ye nga be ye. Ye mlima. Ye mlima. Ya nya mien kli. Inwa yi gyo fwa. Igima di fwe. Se yo. Se amu nyan su. Pa, pa, pa, pa, pa, pa. Amu mu ke. Nyan mien. Jezu seri. Inwa yi gyo fwe me ke yo. Li ke kula nga amu titi ya si en su wany. Be titi nyan mien su ro. Ya kula sran ye fi nou male. Mo be ye. Be ye amu yo wa. Sran kula. So kwa so nou. Kwa so nou. Mo be ye. Su rale o faman be. Ya nyan mien inwa yi gyo fwe. Bo ye nyamien bo wa se ke ndengo kan o fa su nyamien su ro. Bo aye ye ngwa ye mo san su ra le. Be wan elize o sin sunam le. Blakun o ule ni un. Blane si ka pa. Se ye komo mouni ke elize ti nyamien inwa yi gyo fwen ti o swenu. Lele na wa se yun na ba kpunan swa. Ba fa ba siye. Nye kola ngo sin kon, lo la, lo dirike. Elize mouni son, na wa ou se yisufwen ke, yon kweye e yu, bo, e faye la blanga ya se. Yon se rike yen, on mlema. Na yisufwen wase ke, bla son yon. O le sika, yon waye kwenye sin go la ba. Mwa yo. Kofle. Mwa kofle. Kwa kofle di bali, na wase ke nyan afwewe kon ukisa yon. Kemba wai, awuba. Nya bla yi ngo yiri o yiri se. O nyani su. Babo shika tomai. Nya mienua yi gyofwe. Inu sole. Iti. Bla son wawuba. Jezu wan yu. Ye nga yi yon. O kamangbe. Memu se klo sana. Inu kankun. E. Nya mien yunu. O su kamangbe. Yo. Iwan. Ok, kunke, sananga bo, oswe me iwa kandai, osu me sun, oni ifatama. Yo, ke efai kan nyamien de, nkwende nyamien, Jezu wakan kleyo, sananga oswe wa kandai, osu me sun, wa kandai nyo la fe. Sananga mo yo, inwa no fe, mo, iye fe fe le, o fe fe afenti, iso sanay, na wole tikpa, Jezu oni Jezu fatama. Ye se baba ni mami mu se ti ke e ura fi asun e un ke ble nga mo adan o fa diri wa ka be fa diri wa ka mai san san nga mo nya mien bo li bi o se li bi ke san amu fe na amanya amu no anu ali e badi ye ke e wa si en tu o nga mo awan na fe ati man Jezu de se se fu e polu o ken de rien se o kan kriyo polu wan yo ani mamu. Ye kula nga bo be soni ye Jezu, ye Kristi nu, wule nga bo o wuli inu, ye be soni ye. I sonti, ke ni Kristi e wuli soni le nu, be siyeli ye ni yi, o ma, e si nga mien ken ni yi, i kan wule nu, e kusuma ye ken, ye, ye fa a jale u fle, go ti ke kli ni wule. Ananga mangwan, kebe ou soni ni ye Jezu nou, e ken, baba ni mami mou. Senge, kebe soni ye Jezu nou, ngo diyo oni ye fata. Yowan yo, ten tiye wo. Ye ten tiye Jezu yili, sraka mani yo. Don te so iti, bo e wumo ba de iti, o fata ke yo. E ni te fwen e bu, oni fata ke e ni ten e bu. O ma sieni ni mu. Amu ma e kaki sena ufle. amu ma efai ngu efai ma jizi. Ye ma eye akunu ye fwe. Se eye akunu ye fwe. Efai ngu efai ma jizi. Na ye ni tenye buong. Na wle tikpa. Nyamien yi ndango tali. Koma ya nanga mangwa. Kande se san ye nye. Yole ke nyamien. Okande okalengbe. Baba mni mamimu. Amu ni ambia asonu bundu. Yo o ni amu bu. Nyamien ndenga ya kuna. Isirike. Amu nga beti enen. Amu kambe kle. Amu ni amanga bo. Besia ke. Radio Marian Soube kan. Bebo amani efe. Iwa ule nu. Mla kien. Anka eklebe. Ma e kula kula kula kula. Efa esu. Esie Radio Marian bo. Nyamien o Radio Marian su. Yese esie esu ibo. Nyamien ma. Nga e kunde. Enye. E ni amu ete onu. Se yamien kuni su. E o mla kien go balo.
1: Tout de suite, la bonne nouvelle en baoulé.

inú ọ̀sù àfẹ́ yẹ ọtí pàṣọ sẹni ní ẹmú ìkàngalẹ̀ mo ti sẹsẹ fẹ́ máa tiẹ̀ fúwánu ìndẹ́tìrì ń sìn yàgùarì yọ òye mọ ìgìnà ikùn kánsá ìbú akùnà kan ẹmúnìyàn kẹmíẹ sapa ètí ọba rí àṣẹ ń sùn ọkùnrin yìí sá ọtúyè fọ kẹsí ẹ sá ọkùnrin yìí á ti ń pa kẹ ní ẹmọ pásá ọwúka yìí kẹ kúrò fún ẹ sá ọkàn èhùn nẹyìn dẹ ìwọn èhùn nẹyìn ìkànnì ni ọlẹ èyí máa yìí ọkùnrin kẹ èyí máa yìí yẹ máa ẹhùn nìgẹmú yẹ máa èsì kẹ ńgá ti kànmá ńgá ti mọ kànmá ńgá ti pa ńgá ti mọ pa sẹ èyí máa mọ ọtí kẹ yàkùn náà sá ọwọ inú náà ọtí máa pa mọ̀mọ́rọ̀ ọ̀kan fún máa yàn mí ẹ ọkùnrin máa rí kí pa ọtí kẹ wáyà òsì mọ èyí máa ọyọ pàjà rẹ ọyọ kúrò rẹ nzọrí ẹ ọmọ ọyọ mí ẹ kùn sú yàmí ẹ oní sìkà ṣe kẹ ṣe ìwọn ẹkùrù sìkà yìí kẹ ọfàdà kẹ ìfà kúrò yàmí ẹ nsá yìí. Eyan mi sule obo koko a afiye sankun okura suma mi enyo san okurukun opokun erike se esika kuro de ntatra sun kebre mo o fara ka ifa mama ya mi ifa ku suya mi ifa ko yite oju kokun sika yati fo ye yin ta sulo na sika ni o ti pa so o ti eunyan manu so o uka iso sange ma esi sika kindele ibre do esi ibre li engumi no mo niya mi li ensanga mo ke niya mi li enju ma e mama afini sika mo bon niya mi bobo yoma se esi ibre li en ifama esi iye yele do li en iye ye ikusuma sika kindele ibre enju oma e li na esa sin bubu iti yagwa li ensu ofa turi efo yẹmi ẹsùn láfilẹ ẹsùn ọmọ ènìyàn ìyàkùndà mẹnu kẹrìsì kẹ fún ikẹ wájú àyìnmá mọnẹ ikọ ọtẹ yìí rẹ ewu sàyẹn yẹ ń pè tíradẹ rí àyìnmá máa ń ra náà bá ní àmì kẹ ń kọ́ ń bá ń pèrè kiri ẹ̀ ń dínà mí kúrú wá jọ̀dàn wọ́n fẹ́ yìí máa tí yóò dẹ́tẹ̀rẹ̀ ń sìn ìmá abúláwọ́n nínú mọ́ fájú abúlásán ní nà mo ti yànmí ẹ sùn láfilẹ ń dẹmọ ẹ máa tí ó fa máa yé ìkàngá ìfúnra náà sásọmọ ìfà ọsà ẹhún ẹhún ìbò ẹhún ìnà rẹ ẹhún ìsútẹ rẹ miẹ́n jésù iná ń dẹmọ ẹ máa tí ó fa máa yé wa ọkùnrin kẹ ìsọnigéńgà rẹ mú pètì máa ná lórí ẹ miẹ́n nyúrú alẹ́ adi kànkàn nẹ sẹ́ngà ìmá àṣì ẹni sàn àtinú lọ́wọ́ àkógò ẹ̀yọ tíralẹ́ wọ́n fa kankiri yìí rẹ̀ sálùmọ́ bọ́bọ́ wàtàndá má kànmá kẹ́ bonúnyà mẹ́sà sẹ́ngẹ́ bonúnyà sọ́mú nẹ́bẹ́wò lẹ́ ekurubi àyìnmá ẹ̀yẹ́bẹ́sẹ̀ sànsínú ẹ̀gú abẹ́ wọ́n lè kẹ́ sọ́nìgẹ́mú bẹ̀bẹ́rẹ́ dẹ́ ọ̀sìn bẹ́ẹ̀ngà mọ̀ ọ̀sìn má mọ̀ ọ́ tìkà nàngà má bọ́bọ́ sá yẹ é kpiri tiọ́ ìhun náà tàn náà yọ mìíràn yìí sá ìhun náà tàn náà yọ èyí kíngì mọ ìsọǹgàlẹ mi kura mi tàn án kún dànù ọwúka yìí mọ ẹsìn yẹn ní màrìsì bùràpamọ ẹ ọtídi miẹyìn fúrẹrẹ ọsọrìsù kànmọ ọdídi miẹyìn dẹnsù ọfàrìsù ìbòbò lẹnu nílé agbárí ẹsù ọmọnì èdè fún ẹ mọ ẹsìn sìn ẹsẹrẹ mọ ìkùsùmọ ọsẹrẹ ànàngàmọ ọmọ yìí mẹ ekura yi sọnsọn yi ina ti ya ti n sun na ma miẹ ikunjọ yi hun kẹ miẹ ikunfajọ libọ ọ mari hun sa mọ eti ẹ waya ki mẹ hun nẹ nẹ wasaki ma ṣe hun ọfari furi iwa jesu hun nọ ma atipa mọ ẹ iwa jesu ọkiri yẹ awẹ ofue oni mari bọbọ isrẹlẹ ọwuka yi na ma ekura yi disu na kẹrin bie eni miẹ yadi anuanze yatani bremu imen lọ imọ ẹ ibrẹ ọwiare idumanu na niwa jesu idumanu ama ifajuekun ifagwa ejumambo.